Wọ́n kàn tó ń tọ́tí dákun ọ̀gẹ́ rẹ̀. Tugambe kino banaye mwana atukulika emyaka yatukwagaliza emyaka emingi ennyo.